0: Radio G 101.5 FM.
1: Wọ́n ní kí n rántí àṣálẹ́ o, àṣálẹ́ la máa ṣe. Ẹyọ bàbá ń ta wá tó ń fi góòlù ń ṣeré. Àwa ò ní sanwó níbodè, ó dilé.
2: Sáà.